2026. Wọ́n ní gbogbo ọmọ ọ̀gbẹ̀rẹ̀ pátá ọ̀gbẹ̀rẹ̀ youth association. Wọ́n ní àwọn fẹ́ ṣe àjọyọ̀ ọdún ayọ̀ wípé àwọn rí ọdún iléyà tọdún yìí láyọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n wọ́n ní fìlà ń bá ẹ, fìlà wà fún gbogbo ọmọ ọ̀gbẹ̀rẹ̀. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọdún yìí tí ó wáyé ní ọ̀gbẹ̀rẹ̀ gangan nílùú ọ̀gbẹ̀rẹ̀, ẹ pé Adéwálé Electronics tí ó dẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08133253423. 08133213423. Lẹ́ẹ̀kan sí 08133253423. Ẹ pé Adéwálé bẹ́ẹ̀ ṣe máa rí fìlà àti yín. Gbogbo wa la máa lò, èmi náà máa wà ńbẹ, èmi gan ti dánmọ gbẹ̀rẹ̀ báyìí o, àjọ máa wà ńbẹ ni mo ń bọ̀. God's own venture production tí wọ́n ṣe beauty hygiene wellness and excellence. Wọ́n ṣiṣẹ́ lórí they are into air conditioner, air freshener, antiseptic soap and shampoo and others.

0: Ìjẹ́ wa lè sọ fún mi ẹni tó jẹ́ àgbà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta báyìí nínú ọgbọ́n ìmọ̀ àti òye. Ẹ pè mí ẹni kan àbẹ́ni méjì péré tẹ́ ẹ bá ti mọ̀ ta ni àgbà nínú àwọn méjèèjì. Hello. Orebete. Hello. 07002255103 7 070. Hello.
1: Hello ta, àfọ̀ látàrí òkúta sa.
0: Bàbá mi kò ní bàjẹ́ fún yín sa.
1: A ti sọ lẹ́ẹ̀kan náà, a ní ọgbọ́n ni.
0: Ọgbọ́n kò ní bàjẹ́ fún yín bà mí. Ìjẹ́ rí ọ̀nà tí ọgbọ́n gbà láti mú kí ọba bọ́ nínú ogun báyìí.
1: Bẹ́ẹ̀ni sa, ọgbọ́n ni.
0: Ọgbọ́n ni. Ẹ máa bá mi bọ̀ lórí ètò bà mí, kò ní bàjẹ́ fún yín sa. Ọ̀nà tá a fi lè bọ́ lọ́wọ́ ogun tá à ń là kọjá ọgbọ́n Ọlọ́run ni o. Kìí ṣe ọgbọ́n ara ẹni. Hello. Hello.
2: Hello sir.
0: Kò ní bàjẹ́ fún yín bà mí.
2: Hello sir.
0: Hello sir. Mr. Tajudeen kọ́ ni ẹ.
2: Mr. Taufik ló sọ̀rọ̀
0: sa. Mr. Taufik láti Eji o. Ṣé ẹ ti wá mọ àgbà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta?
2: Bẹ́ẹ̀ni sir.
0: Ta làgbà báyìí?
2: Ọgbọ́n ni
0: kò ní bàjẹ́ fún. Ọgbọ́n yẹn náà sì lẹ fi gbé àwọn nǹkan yìí kalẹ̀ o, àbí?
2: Bẹ́ẹ̀ni sir.
0: Àwọn kírímù yẹn kí lẹ orúkọ kọ́ńplẹ̀ yín yẹn sà?
2: THM Dot Ventures.
0: THM.
2: Bẹ́ẹ̀
0: THM
2: Gods Own Ventures.
0: Okay, Gods Own Ventures. Okay. Now, kí làwọn nǹkan tẹ lẹ́ ń ṣe nílé iṣẹ́ yín?
2: Okay, ẹ ṣe gbọ́dọ̀. Ara àwọn nǹkan tí à ń fojú ṣe ṣe wa, ara ẹ̀ ní FSR.
0: Okay.
2: Àjíṣọ́parí àjíṣọ́parí àdúgbò náà. Ọlọ́run mi bá so báyìí. Kódà náà ọ̀dọ́ máa pè sẹ́ pé ó máa pè sẹ́ mi lọ. Èyí tún lè jẹ́ pé ẹ̀rù àwọn ìjọba ọ̀rọ̀ èyí máa fi ẹ̀dà lójú rògbò tó. Ọ máa wọ̀ yìí. Wọ́n yà ti pé ẹ̀fẹ̀ṣà ó dẹ̀wà. Yàtọ̀ sí àtúntò níbi stretch matrix.
0: Àwọn tó bá ní bẹ̀rẹ̀ àwọn tó ní bẹ̀rẹ̀ bí ní gbogbo ara wọn. Ẹní kírímù tí wọ́n fi máa pa gbẹ̀rẹ̀ bí yẹn tí gbogbo ẹ̀ dẹ̀ máa kúrò níbẹ̀.
2: Tó
0: lóòórùn tó dára. Níbo náà ti wá lè bá yín pàdé? Níbo ni iléeṣẹ́ yín wà sà?
2: Ẹ á wà ní Arígbájó Sẹ́mi Bẹ̀rẹ̀ bá ti dé Arígbájó bus stop. Tòkúnnù mo lọ sí AGO Lẹ́yìn School ní nọ́mbà 18 Alhaji Ademola Balogun.
0: Alhaji Lẹ́yìn School Alhaji Ademola Balogun.
2: Ademola Balogun.
0: Kí ni nọ́mbà tó ń lè pè yín sí gangan? Nọ́mbà wo ló lè pè yín fúnra yín sí?
2: Wọ́n lè pè wá sí yẹ́nà ní WhatsApp 091.
0: 091.
2: 27.
0: 27.
2: 688.
0: 043. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. 091. 27 68 8043. Gbogbo ẹ̀yin tẹ nígbẹ̀rẹ̀ bí lára ẹ̀yin tó jẹ́ pé tẹ bá ti so gbogbo àdúgbò báyìí ni a mọ̀ pé ẹ ti so. Tamọ́nà tó so mórí ọmọ rẹ air freshener tó máa lé gbogbo rẹ tó máa lé iṣó rẹ wọ̀gbẹ́. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091 27 68 8043. Wọ́n lò náà ní WhatsApp nọ́mbà. Wọ́n wà ní nọ́mbà 38 Ejio Ademola Street ní Ejio ní Arígbájó. Lẹ́ẹ̀kan sí 091 27 68 8043. Kò ní bàjẹ́ fún yín. Ọgbọ́n ìmọ̀ òye. Ìjọ òun fi ọgbọ́n rin ìrìn àjò rẹ bí? Kìí ṣe ète o. Ọgbọ́n wo lo fi ń kó jọ? Tí ọgbọ́n yẹn náà kọ́ ni yóò jẹ́ kí o tún bẹ̀rẹ̀ sí ní ta ní gbàǹjo. Ọgbọ́n wo lo fi ń kó ohun tó ń kó jọ lọ́wọ́lọ́wọ́ báyìí? Ọgbọ́n wo lo fi ń bẹ ẹni tí o pè lọ́tàá? Ọgbọ́n wo lo fi ń bá a rìn? Ọ̀pọ̀ ti so ògo nítorí pé wọn ò ní ọgbọ́n. Ọ̀pọ̀ ló kàn déédé bára rẹ̀ níbi tí kò yẹ kó ti bára rẹ̀ torí pé ọgbọ́n ti fàyè rẹ̀ sílẹ̀. Èmi a máa sọ pé ẹ jẹ́ wá ọgbọ́n rí o nínú ohun gbogbo tá à ń ṣe. ẹja wa ọgbọ́n rí tẹ́rí ìmọ̀ ó mọ̀ díẹ̀ ni ìmọ̀ mọ̀ ni díẹ̀ ó mọ̀ òye òye mọ̀ òye ni ó mọ̀ ìdí rẹ̀ nígbàtí ìmọ̀ mọ ohun gbogbo tí òye sì ní mímọ ìdí rẹ̀ ṣùgbọ́n ọgbọ́n ó ṣàkóso gbogbo rẹ̀ ó sì mọ ìgbésẹ̀ tó kàn bó o bá ní ọgbọ́n yẹn ó mọ ìpele tó kàn fún ayé rẹ̀ láti gbé ìgbésẹ̀ tó kàn o ò ní fi ẹnu rẹ sọ̀rọ̀ òdì sẹ́ra rẹ nígbà tó bá wà nínú ìṣòro ẹnu tó fi ń gbàdúà o tún fi ń gbéra rẹ ṣe pé o sì wà lọ́pọ̀ ọlọ́run ò gbàdúà rẹ ọlọ́run gbọ́ àkókò tí ìdánwò dé má fẹnu òdì tún kanra rẹ lẹ́ẹ̀kejì tọ́ níbi tí màá máa fi àdágbá ètò mi rọ̀ sí lálẹ́ yìí rèé orúkọ mi ò yípadà àbàṣẹ̀dọ̀ dámilọ́lá omi mákindé tí gbogbo èèyàn mọ̀ sí kùkùté jésù jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ ṣe ètò lálẹ́ yìí lẹ́kan ara wọlé ọlọ́wọ́ bọ́tì mi tó ń bá mi gbé lọ sókè sílẹ̀ ò dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ chief ṣẹ́gun ọ̀dẹ́gbàmí mon I really appreciate you sir Mr. Maxwell I really appreciate your effort bákan náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ omisco multimedia crew mi Semilore Daniel àti mo Yosoluwa gbogbo yín pátápátá ni mo kí bákan náà mo kí ọmọ mi Samuel Ibidemi kò sínú agodo pẹ̀lú wa lónìí ṣùgbọ́n kan rẹ̀ ń bẹ́ ń bí ní ìgbà gbogbo náà ló ṣe wà pẹ̀lú wa mo gbàdúrà wípé ọ̀sẹ̀ tuntun tá a mú yìí á jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ ọ̀sẹ̀ ìdùnnú ọ̀sẹ̀ oríire fún gbogbo wa fún ìpolówó ọjà yín ẹgbẹ́ ìpolówó wa ká fi tiwa gbé tiyín lárugẹ tàbí ẹ ní ohun kan tàbí méjì láti fi tó wa létí ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 091-22-99-586 091-22-99-9586 tàbí 070-60-43-5256 tàbí 070-60-43-5256 ẹgbẹ́ ìpolówó ọjà yín wá ẹja fi ti wá ká fi gbé tiyín lárugẹ òdìjọ mẹjọ a ó tún pàdé ó dàárọ.
3: Lawal Awanjo Aye lorúkọ mi. Emi ni governor fun ẹgbẹ Association of Nigerian Broadcasters AMBROAD ẹka tipinlẹ Kwara. Mo fi asiko yi sọ fun yin wipe eto asirijile ayanmo eto to dara ni e ma gbọ.
4: This is Eagle 7 Sports Radio 103.7 FM.